0: Naija FM 102.7 ìrídìí òmanànà àyè pẹ̀lú venu yèmí ayọ̀nẹ́mi gwamé ní ma. Bọ́pọ̀ ṣe he.
1: Naija FM 102.7
2: the headquarter of Naija music.